0: ẹni ìsòròyà madam nínú ni pósí ṣòro dọ.
1: kéde pàtàkì lọkùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. igbákejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. tí ẹ bá sì ń lọ ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ amọ́di ibà yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ ìyàmọ́di ibà. olùkéde

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọ́n yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn wá máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Ó ń kọ́ bá àtàmọ́ra tó kọ́ wá níta bá mọ̀ ìké ìyàtọ̀ bá ti ṣe kéngàrí káàká. Sotani ti yete kaliba me pate kadu do ka jodo tana me ya sa tare teni na me u tamula ndukuri eto omida ya kwa mbo kutia danne babo kutara kutina me ya kujia ba kete batu ni di ye ta pita la rinani ka kwa ye ni ye ta pita la rinini utangu tinga ye miyaka bapa tota janda pa mbo utangu tiga kusi ka kwa ta togo te utangu tiga kusi ka ye ata kwa mbo utangu tiga kusi kwa ta janni kewye utangu tiga kusi kada ẹni yie tún ó tàwọn yẹn kúrí yie bí tìlẹ̀ rẹ̀ wọn náà kwá yẹn bí tàn tìlẹ̀ kó tàwọn bẹ́ẹ̀ ni kàrà kó tàn kó tìlẹ̀ kó tìlẹ̀ pátá ló mọ̀ọ́mọ́ ó dádíyàrá kó tàn mìíyà bá ọtí wá pàrí lọ́wọ́ tí yà á ti tí ká bó ti tẹ́ ní ìdìbò yìí kó kà ní wá ti mìíyà ká bá jẹ́ bí yàká ká yín nàmẹ́ bẹ́ẹ̀ níbo ká di gbọ́ mọ̀ọ́mọ́ ko mo ba kina a kina do ga ye ta ga tori ye pa ka piko ka bala na ga ni a kwa ni ba jo da na mi ya ko ba a du wara mi ya do ka ma na tu mo mu da pa ni ya do ka da ke da ta mo ka do ni ko ti mi ni si wo ni mo ni do pa na de ko ka ta ta ba ni na
2: Èmi ọmọ Togo wọn, àwa kàn ẹ́ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Togo bíbẹ́. Àsòkò ẹ tó tí ká pẹ́n aṣọ alápá àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ̀chẹ̀n àbóche tí nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè Savan Central Maritime Mundua bíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bò lọ tí nọ́jọ́ mẹ́fà lénógún lọ ń tàntàn oṣù ya wá àbóche nèrè kàrà ń nèrè lomi. Nọ́jọ́ ya díre bíbẹ́ hàn èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà díre fún ẹ ní èbó lọ ṣàgbó kàgbà aṣọ alápọn ń bẹ̀ ní èbó lo ẹ mẹ́lóye bẹ́ gbà àwọn sì ń tà ń wé má kàn fún ẹ èbó bá ní ń wé má lọ níbẹ̀ tí káyà rí aṣọ alápá mẹ́lóye àkó fún ẹ. Bó wa wá nẹ̀ ní ìgbàgbé ń bí àdíre fún ẹ ní kàgbà aṣọ alápá ó pọnjú ní elọ́nlá bọ́nẹ yìí sẹmọ́ ẹ ńbẹ àkófọ̀ fún ẹ aṣọ alápá ń bèbó gbà á kásùn náà bẹ aṣọ alápá náà tẹ ọ bo aro ẹpọ ní ibà kó máa mú ẹ ńkọ ẹ ti ń di ìdíchẹlákún yìí náà rí ìdí ara líle ń ẹnẹ ẹ náà kọ́ gbé fún ọ.
3: Togo wa jama ikaso ikamnya netwa obo japa wakpetu wentupu nwa alafie insa iwe ye poti ye tinyibibi bobungiti soboron baba pe inyoye bijindi chediche kibebandi chedilawa adadi soboron wa dubri biya ikwele ile tuwa anasardamu odamu ulolori wa iwipuni inakbacho wa iwipuni inyi ba dapongwa farande sogadewa farande atapama farande ni cheviwa farande duburi gane ike duburi dileri tuwa anasar damo wa iwunkoni ilobe kibacho wa iwunkoni pui tuwa karawa farande ne lumedong ne za duburi dileri iwe mafuna bangma ncho farande wa ba minuna a aye lubon wa befo wa sobore deke ba wa takada wa ba tewe de nana eso basuni na abi fo so asobore inyete dokta wa chunsiye bibi nyunsi kido sobore poni yinsa ala meri wabida perenti ne fiva wa ewe ki pere tuwa tinibiti soboro di peredi ni fiva.
4: Yeah, messed up.

0: Kéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti
1: ìyàwó. Al'umman ƙasar Togo ga wata sanarwa. Kuna cikin wa'inda aka kidaya a cikin wannan kamfe ta raba gidajen tsoro wanda aka yi wa maganin kwari na wannan shekara. Za a raba gidajen tsoro a kashi biyu. Rabon farko daga 14 zuwa 18 na watan Juli na shekara 2026 a cikin yankoki kamar haka: yankin Savana, yankin Central, yankin Plateau da kuma yankin Maritime. Rabo na biyu za a yi ta ne daga 26 zuwa ga 30 ga watan Juli na shekara 2026 a cikin yankin Kara da kuma babban birnin Lome. Idan lokacin rabon ya kai a cikin yankin da mutum yake, zai gaggawa zuwa ga wurin rabon domin amsar gidajen tsoron wanda aka yi wa maganin kwarin ba tare da an biya wani abu ba. Idan mutum ya mance da inda zai karbi gidajen tsoron, ya kusanta da sauri a asibitin da ke kusa da shi domin karin labari. A dunga barci da daddare a karkashin gidajen tsoron wanda aka yi wa maganin kwarin, kariya ce ta musamman daga kamuwar cutar cizon tsoro. Haka zalika tana kare mu da iyalinmu gabaki daya. Wannan sako ne daga minista kin kiwon lafiya tare da abokan huldansu.
2: Okay, you know what I mean?
3: Can we try it?
4: Yeah, they can work with it.
2: Instead of... Can we do it again?
5: Yeah.
2: You know when you do things for God, you must do them bigger. So we're going triple. All right, listen to the whole flow now.
5: Yeah.